0: ṣe ọkọ mi.
1: Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dàbí titun.
2: Màámi.
1: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná yẹn.
2: Hypo kẹ̀.
1: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
3: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.

0: oko to wa labere ni yo tun ma janfani ikore
1: mo ti gbo gbogbo nto wi ore mi ṣugbọn ni o gan le mi gan o ti ri ikore ra bayi kemi na le bo lowo ikore oko
0: ikore wa ni gbogbo ibi ti won tin ta ojulowo ogun korikori
1: o da o je ndan wo kemi na o gbianju e tori dan wo bayi o lo bi yo kere
0: itowo la ma didun obe dawo loni ko ri pe rere ni oluwa
1: ase lo to lo we awon agba to ni eni koko e baye o lo mo lo daju daju be yo ba si mo bi egbe ti la iru eni be o sare ku ni oluwa mo dupe o
0: baba beji ore mi se o ti ri pe ikore peregide o fi gboro je ka idi ni yi tawon ajo labdak fi lo nte gba
2: eko wa ninu itakuroso ore meji yen won ri pe won so nkan kan ti won so pe emi ki se ore edabeyin ako ore edabeyin ako ni ore ti o rire ti o ni fo ore ire han ara e ore ire ni won ti fi han yin o eyin agbe oni koko e wa ona keyin na lo ikore o si ye ke lo ko le je wi pe ni gbogbo igba te ba ti nlo ke le kere oko yin e lo ra ikore leyin ni bi gbogbo ti won tin ta ojulowo ogun ti won fi npa oko ke bo lowo korikori ati kokorira ere la mo je o ani sase daru
3: ìrọ̀rùn ńlá dé fún gbogbo ẹ̀yìn àgbẹ̀ oníkòkó onítòmáàtì àti ata àgbẹ̀ oníkòkúmbà akẹ́hìndé gbẹ̀gbọ́n oògùn kòrìkòrì ìkórè ó lé wọn ó bá wọn ó gba tọwọ́ wọn ṣé ẹ ti lo oògùn ìkórè rí ẹ̀yin tẹ́ ẹ̀ tí ì lò ó rí ẹ gbà ẹ lọ lò ó wò kẹ́ ẹ padà wá ròyìn ọkọ kòrìkòrì dé iṣẹ́ bíi mẹ́rin ló máa ń ṣe fún kòkó kì í jẹ́ kí kòkó pálá kì í jẹ́ kí kòkó rí a máa jẹ́ kọ́mọ inú kòkó tóbi kó yọmọ dáadáa kó tún lọ́ọ̀rìn gbogbo rọ́ọ̀gì àti kápẹ́ẹ̀tì ara kòkó ló máa ṣí dànùdànù gbogbo èrè oko tó wà nínú oko kòkó tá a bá ń lo ìkórè sí yóò máa jẹ lára àǹfààní ara oògùn ìkórè ẹ lọ lo oògùn ìkórè lónìí kẹ ẹ járọ mi ẹ lè rí oògùn ìkórè rà ní gbogbo ibi tó ti ń ta ojúlówó oògùn kòrìkòrì a kì í tó kèrè máa dídùn ọbẹ ìkórè làgbà ilé iṣẹ Choice Agrochemical Limited àwọn ni wọn ń ṣe ìkórè.
4: Ètò yìí ti ń bẹ̀rẹ̀ ní ọjọ́ Friday on the 24 ọjọ́ kẹrìnléní ogún oṣù keje tá a wà yìí àti ọjọ́ Saturday on the 25 ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù keje tá a wà yìí bákan náà ọjọ́ méjì péré 2 days ni àǹfààní yìí yóò fi wáyé ní inú ààfin olùkàrẹ́ tìlú ìkàrẹ́ àkókò ibẹ̀ ni àǹfààní yìí yóò ti wáyé fún odidi ọjọ́ méjì gbáko inú ààfin olùkàrẹ́ tìlú ìkàrẹ́ àkókò ní ìlú ìkàrẹ́ àkókò ni àǹfààní yìí yóò ti wáyé fún ọjọ́ méjì gbáko.
5: Guy, why you dey smile like this? Wetin happen?
6: Cause I don win trip to go abroad.
7: You too could win in the Goldberg Back to Bar promo. Visit any participating outlet, buy 2 bottles to win instant prizes and the chance to win a trip abroad to watch the Super Eagles play. Terms and conditions apply. Goldberg, the gold standard. Not for sale to persons under the age of 18. Drink responsibly.
8: Ọmọ tí ẹ rí ẹ nígboro lẹnu ọjọ́ mẹ́ta yìí.
9: Ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣanra iná ọmọ ni. Bí o bá jí gbogbo ara máa ro mí. Tí iṣanra yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ni ó máa ro mí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi tí máa ń kan mí gógó. Kódà èrò oorun sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú gbìyànjú. Kòrónà báyọ̀ jẹ. Ayé òun ti wá sú mi.
10: Tó ń fi wí àtẹ̀gò sọmọ ara yé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí Bàbá Òkè Ògùn lónìí. Ẹ máa pe 0706460-6419 0706460-6419. Bàbá Òkè Ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gò ṣèwòsàn.
11: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kí yín ni Bàbá Òkè Ògùn tí gbogbo ayé mọ̀ sí Bàbá Ìsẹ́yìn tí mo wà nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School ní ìlú Àkúrẹ́. Bọ́yá o fẹ́ bèèrè kankan àbọ̀ o fẹ́ bèèrè oní ìmọ̀ràn kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07064 60 6419 07064

0: CC 419. Kini ile ese baba oke ogun ti en gba awon eyan ni mamara lori ati pe kini ile ese baba oke ogun se ohun na ni isoro to nba waja ninu se ara wa ati to nba waja ninu egugun ara wa apere wo ni won ti en ri elomi a ma ri pe tohun ba sun bayi tohun ba jin ati dide nile re isoro ni oje fohun tori gbogbo ara ni o ma ro ohun elomi a ma ri pe ise ohun bere si ba fa ohun so lati bi ibara adi ohun de bi ese elomi o le bere mu kan le elomi o le duro pe elomi a ma ri pe gbogbo enu eti ohun lo bere si ma hoye be le elomi o ma ri pe gbogbo enu ara ni kan bere si ma ja ounje tabi nkan bere si ma rin kaaki inu ara ohun tabi ara ti e bere si ma ta ohun bi e pe ohun fi atarara pelomi ba so esun lale bayi ati ronun sun re isoro ni elomi ba tun sun wakati kan tabi wakati meji to ba jin laaro bayi ati dide nile re na isoro tun ni ogun seju ogun seju ko ni le dide lori ibusun re to ba tun gbianju to dide bayi to ba fese lele ba ese o kan gogogogo bi eni to gbe ese le egun lemi a fi ma pe e ma ja wora wa ni ran iwa na gbianju ko wa yoju si wa fun mara kan abi meji office wa ni number 4 Dudu Yemi Lane opposite Yemekun Grammar School ni ilu Akure tabi ko pe mi sori ero bani soro mi yi 070 60 60 64 19 070 60 60 64 19. Nkan yi ti se akoba fun elomi to je pe apa kan elomi ese kan elomi ko sise ma rara elomi o le dagbe be elomi o ba fe jade nu le re bayi ko le da jade afi ko ma fa jade tabi ka elomi ma fi opa si kete ese be elomi ba lo bayi yo ma ri pe nkan kan ti en ti hun si waju ni gegege bi e po hun fe subu eyin e wa won baba wa e wa won baba baba wa elomi won lo gorun odun won lo gofo odun pelu si asekara elomi nse si agbe elomi nse si ode ba ni won tun ma da ta kebe kebe se bi ewe ategbo yin na le won na lo nitori e mo fi lo ko ewe ategbo eyi to wulo fun okunrin to wulo fun obi mo ko wa lati ilu seyoro awon egwe ajise dada awon egbo ajise dada to wulo fun wa ta ba lo ta na ma ri ta ma ma ta kebe kebe na mo ma fi so pe ode ni mi ode ni baba mi eyi na ma pa awo ode a le rin ni ogbon seju a le rin ni wakati kan a le rin ni ogoji seju ti nkan ko si ni yo wa lenu ninu se wa bẹ́ẹ̀ ni kankan ò ní yọ wá lẹ́nu nínú egungun ara wa ṣé bí ewé àtegbò yìí náà làwa náà lò ìwọ náà wá jàǹfààní ewé àtegbò lọ́dún èmi bàbá òkè ogun tí mo wà ní nọmba 4 Dudu Yemi Lane opposite Oyemekun Grammar School ní ìlú Àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 070 60 60 64 19 070 60 64 19 àlàáfíà ara wo ní bí fi àbíà ojúbọ.
1: Àwọn àkókò kan wà nínú ayé wa tó jẹ́ mẹ́ni gbàgbé. Àwọn àkókò bẹ́ẹ̀ nílò èdìdí Eagle Original Aromatic Schnapps. Tá a bá bímọ, tá a bá ń ṣègbéyàwó, tá a bá ṣe àṣeyọrí, tá a bá ń ṣe àjọyọ̀ àwọn ọdún wa àti àwọn àkókò pàtàkì mìíràn nínú ayé wa. Ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Original Aromatic Schnapps ló máa ń mú kí àwọn àkókò yìí ó dùn kó lárinrin. Ojúlówó ni àwọn àṣà wa, àwọn ohun àbáláyé wa jẹ́ ìyàsọ́tọ̀ tó ní ọ̀wọ́. Bẹ́ẹ̀ sì ni páálí Eagle Original Aromatic Schnapps jẹ́ ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà tó dáyàtọ̀. Páálí Eagle Schnapps Majesty ti wà báyìí pẹ̀lú àwọn àmì àti àpẹẹrẹ ìdánimọ̀ àṣà wa. Ṣé àjọyọ̀ ohun ọ̀tún pẹ̀lú ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà Eagle Aromatic Schnapps. Eagle Original Aromatic Schnapps ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà. Intercontinental Distillers Limited ló ń ṣe é. Kò sí fún ẹni tí kò bá ti pé ọdún 18 máa mu àmupara. Eagle Original Aromatic Schnapps ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà.
2: Iléeṣẹ́ tó ṣẹ́ tó kí ó fẹ̀ǹfẹ̀ ó kẹ̀ǹkẹ̀ ó wá sẹ́wẹ́wẹ́ ó dùn bí ìlú dòdò létí ó dùn bí dòdò ìkirè 88.9 Àdàbà FM.
3: baba egba mi era mi kale oroko mi yi ma ti su mi ise lo pariwo eyin didun ara riro ewo mo se mo pe ko le mu oko lo oko mo ni o se suke suke da towo re le ni oda ti e kon sun lo ni
4: aba ajo ko ti igbo ni nipa 24/7 aba make sure koranjo gogun bile tawon okunrin bire fun gba gogo akanse gogi bile ta gbe kale lona ti gba lode 24/7 aba make sure ko lo ti nu rara o kagu eyin didun ara riro afogede gede doti ara danu logo lomo okunrin aba duro to ti o si ma sise akori lodun lolufe re iwe atebo la fi pe lo re ajo nafdak fun te gba o da lagu ara 24/7 aba make sure lati je alagbata jake jado le nigeria e ma pe 091 60 62 62 53 091 60 62 63 oruko money janu omo 24/7 aba make sure gbo igba

0: lẹ́ni gbogbo tẹ́ ẹ ti ń láǹfààní láti mọ gbọ́ wa láṣàlẹ̀ tòní. Àtúntì balẹ̀ sórí ètò ayédùn ìkànnì àdàbà FM 88.9 ibẹ̀ náà láwàyé. Ọ̀pẹyẹmí jọ ọ̀dá ayé tó ti dé. Àjò kó tàgbà pírọ́rọ̀ọ̀rọ̀. Mo jò kó tàgbà mo pírọ́rọ̀ọ̀rọ̀ kì í ṣe kí n lè bá a ṣàfúnṣẹ́. Síbí kí n lè bá a kọ́gbọ́n lẹ́nu àgbà ni ẹ káàlẹ́ o. Níbi tẹ́ ẹ ti ń láǹfààní àti mọ́ gbọ́ wa. Àtúntì kalẹ̀ sórí ètùnú láṣàlẹ́ òní. Ètò ayédùn iléeṣẹ́ tó ń ṣe gbòógì 24/7 Aba Mixture. Àwọn gangan náà ná so nígbàwó ètò yìí.
1: Ó ti dánilójú gbogbo lọ́yà ló máa kó.
0: Àkọ́kọ́ ń bẹ̀ òun náà ni wípé wọ́n ní ká máa fi gbé àṣà wa ga. Torí pé àṣà wa ṣe pàtàkì ó ṣe kókó. Ẹlẹ́ẹ̀kejì òun náà ni wípé gbogbo wa a nílò láti wà ní ìlera pípé tó dáa. Wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn òun náà lọ́jọ́ pé wọ́n ń ṣe iṣẹ́ agbára.
1: Àyìndé ògún darí wọn dá.
0: Tí wọ́n sì nílò láti bá 24/7 Aba Mixture sọ̀rẹ́. Orí bá méjì kọ́. Bẹ́ẹ̀ èèyàn bá ń ṣiṣẹ́ agbára tó ń fọwọ́ mẹ́yìn. Ọlọ́run òwúkú ní díbi tá a ti ń jẹun. Ẹ sàmí ẹ̀. Orí pẹ́ kí ni? Ibẹ̀ láti ń rówó tá a fi mú lọ sẹ́nu. Ọ̀nà gbọ́dọ̀ dì í. Gbọ́dọ̀ mọ́ flush ẹ̀ dáadáa. Ó yẹ yín náà.

0: àwọn bá ti ń gbọ́ ìjáwá ìjà òsè always guide ni olóòd láti guide ara rẹ dáadáa 24/7 ẹ bá make sure ẹ má gbàgbé bá a ṣe ti sọ fúnra wa egbòogi tí ọ̀lọ́ ti ń nú ni omi pọ́nbélé òun náà náà sì fi ṣe ọ lọ lẹ́nu kòkòrò pọ̀ ọkàn ra kòrò fẹ́rẹ́fẹ́ ni. Àjọ NADRAC wọ́n sì fòǹtẹ̀lú. A tún máa gbádùn ara wa dáadáa lálẹ́ òní. Àwọn abala yẹn ó tún wà lórí ètò. Abala àmọ̀ràn ní sókí bẹ́ẹ̀ abala parí òwe yìí ó sì wà ń bẹ̀.
1: Àwọn ló máa kọ́ kí ìjẹ́ ẹkún ẹwọ́.
0: Ilẹ̀tilẹ̀tilẹ̀ láǹfààní àti jẹ̀bùn lórí ètò yìí láṣàlẹ̀ òní.
1: Bàbá ò lè bí àgàgà tọmọ náà bá rẹ̀ wà. Yíyí bùnú wọn mọ àdá.
0: 24/7 Abba Mixture.
1: Wọ́n máa gbé mú.
0: Ó ń bẹ káàkiri ládùúgbò yín yẹn.
1: Òyàlé olówó.
0: Ó ń bẹ ní street yín yẹn.
1: Ó ti ṣeun tẹ́nu
0: wá. Ó dẹ̀ wà lábẹ́ ẹgẹ àánú tẹ́ ń wà yẹn.
1: Bóbi kì í bágun.
0: Oríta yẹn ó wà ń bẹ̀.
1: Lọ́dí bá fún mi sí kí n wà yìí.
0: Àwọn joint yẹn ó wà ń bẹ̀.
1: Ọlọ́ládé bàrú sáré.
0: Iná ẹ̀ láǹfààní.

ẹjọ́ jẹ́ mọ̀ wípé ẹni a fẹ́ ńlá mọ̀ a ò kúkú mẹni tó ń fẹ́ ni àní ẹni táwa fẹ́ náà lámọ̀ sẹ́ẹ̀ a ò mẹni tó ń fẹ́ ni.

àló ṣeéṣe kọ́ ọmọ rò kọ́ ọmọ mẹ́ni tó ń ro bí ṣe ẹ. inú rẹ o náà ni kọ́ ọmọ mọ inú rẹ má gbẹ́kẹ̀lé ẹ̀dá gbẹ́kẹ̀lé ọlọ́run ọba. torí pé kí ni ọ̀mẹ́ni tí ń ṣe rìkísí ìrẹ́ àtọ̀tẹ̀ rẹ ẹni tá a fẹ́ ńlá mọ̀ ọ̀mẹ́ni tó ń fẹ́ ni o. inú rẹ sì rèé òun náà ni kọ́ ọmọ asọ́nà níjẹjọ́.

0: gbogbo ọ̀rọ̀ rẹ ònà kọ́ ni kọ́ ọmọ sọ fún yàn. ẹlòmíì wà tó jẹ́ pé ibi tó ti ń rojọ́ ọ̀rọ̀ ara rẹ̀ òun náà lọ jẹ́ pé ó ti gbé jombo. Àlẹ́ ni a fẹ́ ńlá mọ̀, àwa ò mẹ́ni tó ń fẹ́ niṣẹ́. Inú rẹ òun náà ni kọ́ ọmọ. Wá gbẹ́kẹ̀lé Elédùmarè mọ́ gbẹ́kẹ̀lé ọmọ ènìyàn. Ènìyàn lè dání, Ọlọ́run ọba mi nìkan ni ò lè dání. Bọ́n ṣe gbé wa lálẹ́ inú sókí náà ni ẹ mọ̀ pé kì í dùn kì í pọ̀ kó pẹ́ kó kì í dùn kó pọ̀ sókí náà lọ́bẹ̀ ogè. Mọ́nú rẹ má gbẹ́kẹ̀lẹ́ dà á, gbẹ́kẹ̀lé Elédùmarè ọba tó dá ẹ wá sílé ayé. Sì má rojọ́ rẹ fúkà, ṣọ́ra fún ẹnu rẹ kò jù bẹ́ẹ̀ lọ. Lábala àmọ̀ràn ní sókè kò ní jù bá ń lọ. Mo sì ń padà bọ̀, ẹ kú kalẹ̀.
1: Bàbá ẹ gbà mí, ẹ rà mí kalẹ̀. Ọ̀rọ̀ kọ́ mi yìí má ti sú mi. Ńṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro. Ẹ wò ó, mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà ṣe kan sùn lọ ni.
2: Abba, aṣọ òkú ti ìbọn ni nípa 24/7 Abba Mixture. Kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin bèèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé. 24/7 Abba Mixture kò lọ́tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn, ara ríro.

0: Agbalagba náà a bu ní ńlá.
1: A bu ní ńlá ṣùgbọ́n bó ni ó ṣe bù ú. Ibẹ̀ gángan ni ọ̀rọ̀ wà. Bónọ́ọ̀sì ni. Ọya.
0: Ibi tí ọmọdé bá ti ń bòkèlè gbọ̀fúngbọ̀fún. Àgbàlagbà náà ti máa bu ẹyọkan wúwo.
1: Ẹyọkan wúwo. Yóò bu ẹyọkan wúwo. Ṣé kí n sọ fún yín?
0: Ẹ sọ náà.
1: Ibi ọmọdé bá ti ń bu òkèlè gbọ̀fúngbọ̀fún. Àwọn àgbàlagbà náà ó sì máa bu ọ̀run lẹ̀rọ. Ẹgbìyànjú ọlọ́run, ẹgbìyànjú ni, ẹgbìyànjú, ẹ súnmọ́ dáadáa. Wọ́n súnmọ́ dáadáa. Wọ́n àgbàgbà náà ni. Ibi ọmọdé wa ń bu òkèlè gbọ̀fún bọ̀, tí ń bù. Àwọn àgbà tó wà mẹ́rin mẹ́rin sí ọrùn pọ̀ gbọ́n ni. Àwọn náà wọ́n bu ọ̀run lẹ̀rọ̀ pé tọ́ bá gbẹ́rú eléyìí mì tí ẹ bọ́ nìyẹn. Àwọn bu ọ̀run lẹ̀rọ̀. Ẹ jẹ́ àmọ́ lọ ní wẹ́rẹ́wẹ́rẹ́. Àsìkò tí ń lọ. Ọ̀gbẹ́ni olówó kan dé ti wà nílé agbára. Àwọn náà ni ètò wọn ló tún kàn báyìí. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ jẹ́ alágbàtà fún iléeṣẹ́ tó ń ṣe gbòógì 24/7 bá mi chọ̀, ẹ máa pè nọ́mbà mi 091-60-62-62-53. Ọ̀rọ̀ ọjọ́ mẹ́jọ tátùmọ̀ pàdé lágbára lọ́wọ́ Ọlọ́run ọba. N ò fi inú ìbànújẹ́ ń wò ní bá yín inú ìbànújẹ́ lágbára lọ́wọ́ Ọlọ́run. Ọpẹyẹmí jọ ọ̀dà náà ló kọ tẹ̀mí jẹ́ o. Ọ̀rọ̀ ọjọ́ mẹ́jọ. Ire o.
2: Gbà mí ẹ rà mí kalẹ̀ ọ̀rọ̀ kọ́ mi yìí má ti sú mi. Níṣẹ́ ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó. Mo ṣẹ̀ mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà ṣẹ̀ kan sùn lọ ni.
3: Abà aṣọ òkú ti ìbọn ni nípa 24/7 abamisọ. Kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 abamisọ. Kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn ara ríro. Afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ọ̀rá dànù. Lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán. Tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún lólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlú rẹ̀. Àjọ NAFDAC fóun tẹ̀ ló gbà. Ó da alágbó ara 24/7 abamisọ. Láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-62-53. 091-60-62-62-53. Orúkọ mọ́ni Ìjánu ọmọ 24/7 abamisọ. Gbogbo ìgbà ìjà wà ìjà òsì.

0: gbà mí ẹ rà mí kalẹ̀ ọ̀rọ̀ kọ́ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣẹ̀kan sùn lọ ni.
1: Abba aṣọ òkú tí ìgbọ́ ni nípa 24/7 Abba Make Sure kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Make Sure kò lọ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún lólùfẹ́ rẹ̀ ìwé àtẹ̀gùn la fi pèlú rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó da alágbó ara 24/7 Abba Make Sure láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 091 60 62 62 53 091 60 62 62 53 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Make Sure gbogbo ìgbà ìjàwá ìjà ò sí always guide me.
2: Honorables, ife ẹ̀yẹ àgbáyé tún ti dé o. Bẹ́ẹ̀ ni trophy sì wà fún gbogbo honorables. Ra ìgún Trophy Premium Lager kan kí o sì yẹ abẹ́ ìdérí rẹ̀ wò fún kóòdù. Kàn sí trophylagerng.com kí o sọ tẹ́lẹ̀ ẹni tí yóò gba ife ẹ̀yẹ náà. Tẹ kóòdù ọ̀hún sí kí o sì yí koto tí o fi jẹ káàdì ìpè. Bí kóòdù rẹ bá ṣe pọ̀ tó, bẹ́ẹ̀ ni àǹfààní jíjẹ ẹ̀bùn rẹ yóò ṣe tó. Trophy Premium Lager, onígbọ̀wọ́ ife ẹ̀yẹ àgbáyé ti FIFA. Kì í ṣe fún ẹni kò tí ì pé ọdún 18. Má ṣe mu ọtí àmupara.

0: gíga là bọ́jọ́ gíga gíga là bọ́rùn. Kò sẹ́ni ń pa dídùn iyọ̀dà, orí wa ò ní burú. Ẹlẹ́rọ àmì òjìjìnláwà yìí àdàbà 88.9 FM. Àsìkò mi lórúkọ ètò tó gorí atẹ́gùn báyìí. Ọpẹ́yẹmí Jọ̀ọ́dá ló parí ètò. Tiẹ̀, tó bá ti bẹ̀rẹ̀ láti aago mẹ́sàn-án títí dé aago mẹ́sàn-án àbọ̀, ètò àsìkò mi á wá bẹ̀rẹ̀. Mo kí gbogbo àwa tí àwùjọ mi sì tò ní wá sétí ìgbọ́ yín. Bẹ̀rẹ̀ láti ẹnu ọ̀nà Ọlọ́run tó fi dé yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ ń bí. Ọlọ́wọ́ bọ́tìn wa, àjọṣe wa ò ní bàjẹ́ o. Amójú ẹ̀rọ Bólúwà ní yàrá agbára Ọlọ́run tó mójútó ẹ̀rọ amúnáwá àti ẹ̀rọ alátagbà. Àwọn ọ̀run sọ̀rọ̀ ògo Ọlọ́run òfurufú ń fi iṣẹ́ ẹ̀wọ́ rẹ̀ hàn ọjọ́ dé ọjọ́ fọhùn òòrùn dé òòrùn fi ìmọ̀ hàn. Kò sí ibìkan tàbí èdè kan níbi tí a kò gbọ́ èrò wọn. Èrò wọn la gbogbo àgbáyé já, ohùn wọn sì dé òpin ayé. Dayo, olówó kan dé lórúkọ tèmi. Ni mo ń kí yín káàbọ̀ sórí ètò àsìkò mi fún talẹ́ yìí. Ètò tòní máa dùn gbọ́ngbọ́n á kán sí.
1: Ẹ̀súnmọ́ bí ó bá jọ bọ̀. Ó tún ti dé ọ̀ bọ́ ṣe ń dé.
0: Tí Ọlọ́run bá kọ́kọ́ fẹ́ bá èèyàn ṣe, ó máa fún ẹ lóore ọ̀fẹ́ láti máa kó àwọn ìwà tó dáa, wàá máa kó wọn jọ. Wàá máa wá fi ti orúkọ ẹ lẹ́yìn.
1: Ká sọ̀rọ̀ ìjìnlẹ̀ tó lani lọ.
0: Ṣùgbọ́n tí Ọlọ́run bá fẹ́ padà lẹ́yìn ẹ̀dá, á gba ìwà lọ́wọ́ ẹ̀.
1: Ọ̀gá ni Dayo, ọmọ olówó kan dé. Ó tún ti dé ọ̀ bó ṣe ń.
0: Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tí ò kà mí kún àwọn èèyàn bẹ́ẹ̀ tí mi ò sí láàrin àwọn èèyàn tọ́lọ́run ọba gba ìwà lọ́wọ́ ẹ̀. Torí ìwà la fi ń ṣe ilé ayé.

ní gbogbo ọ̀nà máa jọba lọ káàkiri àgbáyé máa jọba lọ lórí ayé tèmi gan alára máa jọba lọ ní gbogbo ìṣe mi olúwa máa jọba lọ gbogbo bí mo bá ṣe ń lọ bí mo bá ṣe ń bọ̀ ìwọ ni kí àwọn èèyàn ó máa rí nínú ayé mi olúwa gbogbo ìṣe mi láyé olúwa ìwọ ni kí wọn ó máa rí láyé mi má jẹ́ kán rí nǹkan mìíràn olúwa yàtọ̀ sí ìrẹ ọlọ́run ọlọ́run ìwọ nìkan ni mo fẹ́ kí ayé ó máa rí nínú gbogbo ìṣe mi gbogbo ohun tí mo bá ti ń dáwọ́ lé gbogbo ohun tí mo bá ti ń ṣe lóríṣiríṣi ọ̀nà pátá olúwa ṣá máa jọba lọ ní gbogbo ọ̀nà mo fi gbogbo rẹ̀ lẹ̀ fún ọ torí láti ìbẹ̀rẹ̀ mi débi tí mo bá dé lónìí bí n bá wẹ̀yìn wò kò sí nǹkan tí mo fẹ́ sọ tó dàbí tí ìwọ olúwa ọba ti ṣe láyé mi gẹ́gẹ́ bí ọlọ́run tó dá mi sílé ayé kí ni màá wá ní mo jẹ yé olúwa kí ni mo máa wá ní mo dà ńbọ mo wá ní mo wá fẹ́ dé báyìí ọ̀gangan bo ni mo bá yàrá já tí wọ́n bá wá taná tí wá ní ṣe wọ olúwa tó dá ọ̀run òun ayé ló wà ńbẹ̀ torí àárín ayé ìbẹ̀rẹ̀ ayé òpin ayé ìkáwọ́ rẹ̀ ló wà.

0: apá àbò ló ká yín mọ́ fún ta lẹ́yìn ẹ lè darapọ̀ mọ́ wa lórí ìtàkùn ayélujára.
1: Ìyògo ni fún Jehovah tó pa ìbànújẹ́ mi rẹ̀. Ìyògo ni fún Mẹ́sàyà tó sọmọ.
0: Ẹ kàn tẹ́ lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook, Dayo olówó kan dé àsìkò mi.

ó dùn mí pé ẹ sí ní yàrá agbára ń bí pẹ̀lú mi ẹ wá máa gbọ́ bó ṣe ń dún this is àsìkò mi lórí ìkànnì àkọ́kọ́ yẹn àdàbà 88.9 fm ẹlẹ́rọ amíhun jìnjìn ó ń mi ohun jìnjìn ni ìkànnì tó dá dúró ẹyin náà ẹgbẹ́ wo ẹ̀yẹ́ wo igba ọkọ igba àdámbòkè dìtẹ òkè òjẹ òkè omú òkè náà ló padà rẹyìn gbogbo wọn. Yes. Ogún ọdún lè ní gbọ́n gbọ́n ní tòkè òkè gbọ́n gbọ́n ọgbọ̀n ọdún lè

0: bẹ́ ẹ ṣe ń darapọ̀ mọ́ wa bí mo ń rí o bí àfojúdikọ́ lórí Facebook Dayo olówó kan dé àsìkò mi. Ọlọ́pàá ẹlẹ́ran láti òkè ti pupa ẹṣẹ́ púpọ̀ sá. Ọláwálé Akínsùnlọ́lá lórí Facebook.
1: Àwa láyàn fẹ́ náà t'Olúwa ṣe lógo.
0: Bankole John ẹṣẹ́ ọdún ayọ̀ New Light lórí Facebook ẹṣẹ́.

ẹ̀gbọ́n Frank Akinyelu rẹ̀. Ẹkú jọ mẹ́ta. Bẹ́ẹ̀ ò tiẹ̀ kí wa àbí nawọ́ sí wa fún ọjọ́ òbí, a kí ẹ̀yìn náà ẹ ṣé púpọ̀. Gbọ́ mi dáadáa, Chief Mrs. Adebola Bode, ọ̀tún eré lú ìfẹ́tẹ̀dó nípínlẹ̀ Ọ̀ṣun ní Dublin. Ajọ́ṣíwá ò ní bàjẹ́ o, gbogbo Dublin kọ́. Tímọ́tímọ́ Prince Ayo Faloyè ní Asia lọ, ẹ ṣé púpọ̀.

0: ó yá ká lọ sí ìjọ gospel does all things ministry ìyẹn ìjọ ìrere ṣe ohun gbogbo tí ó kalẹ̀ sí kilomita 2 ayere road kaba nípínlẹ̀ kogi níbi tí ọlọ́run ti ń lo ìránṣẹ́ rẹ̀ ajínrere dáre arowo ṣẹ̀gbẹ́ bí àwọn ètò wa olóṣooṣù ṣe lọ níwọ̀n yìí o friday àkọ́kọ́ nínú oṣù ní ìpàdé àdúrà yàrá òkè saturday kejì nínú oṣù àdúrà orí òkè nílùú kaba tí a pé àkórí rẹ̀ ní arúgbó ọjọ́ sì ń ṣe gbogbo kò ṣeé ṣe third sunday nínú oṣù àdúrà fífi aṣọ èrí jóná nìyẹn o third wednesday sí friday gbogbo oṣù àdúrà orí òkè ní ọ̀nà tajà nílùú dànrè last monday of every month àdúrà ọ̀sán kan òru kan fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ lè pe àwọn bàbá wa sórí 08067858945 wá pàdé jésù kristi oníṣẹ́ ìyanu jésù ní ìyìn rere náà.
1: Olúwàgbé oríyìn tẹpàṣẹ ìrọ̀rùn o sáṣálẹ̀ ayé mi kò lè ṣe
0: Biofarm Organic Fertilizer ojúlówó ajínlẹ̀ tó mú àwọn ọ̀jọ̀gbọ́n wá láti òkè òkun ní Cornell University l'Amẹ́ríkà láti wá ṣe àyẹ̀wò ilẹ̀ wa kó tó di pé wọ́n gbé e jáde. Àkọ́kọ́ irú rẹ̀ rèé lórílẹ̀-èdè Adúláwọ̀. Biofarm Organic Fertilizer á mú àwọn erè oko jáde lára ọ̀tọ̀. Gbogbo kòkòrò tí ń bá àwọn ohun ọ̀gbìn fínra kàn jàngbọ̀n pẹ̀lú Biofarm Organic Fertilizer. Kòkó àsojì gbìnì, àgbàdo ayọ̀mọ bọ̀kùà, iṣu àti ẹ̀gẹ́ àtagídí, tòmẹ́tò àso rẹpẹtẹ, alábàjọ táwọn àgbẹ̀ tó mọ yìí ò jẹ́ kó dúró nílẹ̀.

ẹ mú wọn lẹ fẹ gbà ni bóyá business registration lẹ fẹ ṣe ni tó jẹ láti ọdọ wọn ẹ fẹ yá owó ìyẹn loan then bóyá ẹ gbé ilé ìtajà ńlá kalẹ tán pè ní supermarket ẹ wá fẹ mú àwọn ẹrọ ayárabíàṣá láti máa fi ṣe ètò ìṣúná yín ńbẹ money point yẹn wọn á bá yín ṣe gbogbo àwọn nǹkan tá a sọ yìí now ẹ lórí ọfẹ láti pè wọn sórí nọmbà yìí 08103136610 àbí kẹ́kàn sí wọn ní shop 27 ogunbo shopping complex bọ́lá jókòó junction òkè àró àkúrẹ́ ajọ́ṣẹ́wà ò ní bàjẹ́.

0: àti ẹ̀gbọ́n mi kan là ń sọ̀rọ̀ lọ́wọ́ ìrọ̀lẹ́ yìí. Ẹ̀gbọ́n Kẹ́hìndé Adéṣúyan Equator. Wọ́n ní Dayo, mo ní Yẹsà. Wọ́n ní ṣé mo mọ nǹkan tó jà jù láyé, mo ní kí ni Yẹsà. Wọ́n ní tí orúkọ èèyàn ò bá ti ní ìbàjẹ́ nú.
1: Ajíbá fún bàbá.
0: Wọ́n ní kò sí. Ó máa dáa, á dùn, á padà dán ni.

alẹ́ ọ̀rẹ́ mi ẹ ṣe mo rí ọwọ́ yín ẹ ṣe púpọ̀ prince olúbùnmi túndé orí mọ́ògùn jẹ́ tó ṣòkú màmẹ́ ẹ̀ lénìí ó dẹ̀ yẹ gbogbo àwọn tiwa pátápátá tá a jọ lọ sílé ìwé ń gbà yẹn st joseph grammar school ni wọ́n péjú pé sẹ́ńbẹ́ àjọṣe wa ò ní bàjẹ́ mo mọ rírì yín.

Nínú àwọn tí wọ́n náwó sí mi náà ni prophet àti bishop Olatundun wà ti ìjọ Providence Lado. Ara wọn ni mo mọ rírì yín sá, ẹ ṣé púpọ̀, mo mọ rírì.

níbo lo ti pọ́n ìbéèrè ni kí ló ń pọn gan kí ni mò ń pọn níbo lo ti pọ́n ìbéèrè ńlá. Omi ayé yín tó tòrò yìí níbo lẹ ti pọ́n eléyìí tó dẹ̀ dàrú yìí níbo lẹ ti pọ́n ìbéèrè ni. Kò sí ènìyàn tó wà láyé tí Ọlọ́run kò fún ní ìkòkò. Ìkòkò yìí omi tí kálukú bá pọn sí ló máa sọ bí ìgbésí ayé onítọ̀hún ṣe máa rí. Gbogbo wa pátá lọ́lọ́run bá ti fún ní ìkòkò nígbà tí a délé ayé tá ń bọ̀ gan náà ti gbé lé wa lọ́wọ́. Ìkòkò tí kálukú máa fi pọn mi omi tí kálukú bá wá pọn sí ló máa wá sọ bí ilé ayé kálukú ṣe máa rí bó ṣe rí gangan nìyẹn.

omi tó tòrò ló wu ọ̀pọ̀lọpọ̀ láti pọn sínú ìkòkò ní kòkò tiwọn o gbogbo ẹ̀dá tó wà láyé pátá ń lóni lọ́kàn pé ilé ayé kan táwọn ń bọ̀ yìí tí wọ́n ń wá sí yìí ohun tó hùn wá láti ṣe ni pé ká pọn omi tó tòrò sínú ìkòkò tọlọ́run bá gbé fún wa kálukú lóni sọ́kàn báhun

ayé torí omi àkọ́kọ́ tó wà nú ìkòkò yìí ọlọ́run ọba ló pọ́n síbẹ̀ kò dẹ̀ ní awúrúju-nú ó tòrò mínímíní ni gbogbo wa tọ́lọ́run ọba dá sáyé pátá ló gbé ìkòkò lé wa lọ́wọ́ tá a dẹ̀ pọnmi ó ti pọnmi kan síbẹ̀ fún wa nígbà tá a gbé omi yìí délé ayé gangan nínú ìkòkò tó wà yẹn ni wàhálà ti ń ṣẹlẹ̀ àìlójú ẹ̀mí ni ò jẹ́ kí ẹ̀dá ó mọ̀ pé ọlọ́run ti pọn omi tó tòrò sínú ìkòkò kálukú bíi pé a ò lójú ẹ̀mí ni a ò dẹ̀ réèyàn sí wa níyè ká ní pé púpọ̀ jù nínú àwa èèyàn réèyàn sí wa níyè ni ká lè mọ̀ wípé ìkòkò tá a gbé lọ́wọ́ o wọ́n ti pọn omi tó tòrò sí wa láti ọ̀run ìbá máa rọrùn fún wa o ayé kálukú ìbá máa tòrò kò bá má tí ẹ̀dá tó wà láyé tí ayé ìbámà má ní ìtumọ̀ kẹ kò má ní síkẹ gbogbo ẹ̀dá tó bá wà láyé pátá láyé wa tòrò mínímíní ṣùgbọ́n kì í ṣe gbogbo wa ni òye yìí yé kí dẹ̀ ló dé tí ò fi yé wa àwa tá a ní ìkòkò gan tá a ní ìkòkò tá a jẹ́ bí ẹni tí ó ní ìkòkò pọ́npọ́nmi sí wa láti ọ̀run fún ó níbìkan tó máa dé ká tó lè mọ̀ pé gan àwa gan wà láyé ṣé mọ̀ bọ́n bá ṣì bíyàn sílé ayé wọ́n bí ọ bíi ọdún kan ọmọ ọdún méjì bóyá téèyàn bá ti ń lọ bí ọmọ ọdún mẹ́ta ló ṣẹ̀ṣẹ̀ máa mọ̀ pé òun wà níbìkan tó ń pè ní ilé ayé kò ní yé kò ní lè sọ tààrà torí kò mọ nǹkan kan ọpọlọ ẹ ò tí ì gbé débi kó lè mọ pé òun ti wà láyé àbóhun wa níbì kan tó ń pè ní ilé ayé fúndìí èyí ó gbé kòkò kò gbé kòkò omi wà nù kòkò kò sí nínú kòkò ṣẹni tí ò mọ ibi tóun wà gan náà ló fẹ́ sọ pàtó bóyá ó ní kankan tóun gbé dání bẹ́ẹ̀ náà lórí téèyàn ò bá sí láyé mọ́ ó kàn máa kò lè sọ pàtó kò ní yé e mọ́ bí òye ṣe rí nígbà tí wọ́n kọ́ bíyàn sílé ayé ń gbà yẹn téèyàn ò lè sọ pé báyìí ló ṣe rí bẹ́ẹ̀ náà ló ṣe máa ń rí tí èèyàn bá jáde láyé bó ṣe máa ń rí náà nìyẹn kò kàn ní lè sọ pàtó ibi tóun wà á kàn ṣáà mọ̀ pé ṣé tán bá bèrè lọ́wọ́ ẹ̀ gan lóhun ò wáyé rí tán bá bèrè pé ṣáyé wà àbí ibìkan kò ní lè mọ̀ kò lè wá sí orí ẹ̀ fúndìí èyí báwo lèèyàn ṣe fẹ́ mọ̀ báwo ló ṣe fẹ́ yé ọ báwo ló ṣe fẹ́ yé mi pé agbékòkò kan dání tí wọ́n pọnmi sí wá láti ọ̀run kò lè yé wà torí àti ìgbọ́n ní kékeré èyí tó kù ó kù sí ọwọ́ ẹ̀dá ìyẹn ọwọ́ àwa gangan gẹ́gẹ́ bí èèyàn ìbéèrè kan tó yẹ kí gbogbo ẹ̀dá ó tó kọ́ máa béèrè lọ́wọ́ ara wọn ni pé ìkòkò omi ayé mi níbo ni mo gbé sí ìbéèrè ta ni ó ń ṣe aláàbò ẹ̀ irú ènìyàn wo ló ń tẹwọ́ bọ̀ ọ́ tẹ́ ò bá gbàgbé ṣe rí ọ̀rọ̀ mi alẹ́ yìí mo fẹ́ kí ajókòó ká fi làákàyè gbọ́ ọ gan ó máa ta kókó díẹ̀ ṣùgbọ́n tá a bá jókòó tẹ bá mi fẹ̀mí lọ bẹ́yẹn ta jọ ń tò lọ ó máa padà yé wa dáadáa torí ọ̀rọ̀ yẹn máa wọnú ara wọn ó máa so ọ̀pọ̀lọpọ̀ kọ́ ṣùgbọ́n tá a bá wá ń sọ lọ á wá padà yé wa now a ti gbé kòkò wá báyìí tó mi wà nú ẹ̀ látọ̀run yes gbà tó dẹ̀ ti dé tá a ti gbé dé báyìí ṣe mọ̀ pé mo sọ ṣáájú pé a ò gbọ́n nígbà tí wọ́n kọ́kọ́ bí wa awágbọ́n ò mọ́ bí tá a wà kò yé wa bóyá a wà láyé ni o àbá àsí láyé o ṣùgbọ́n tó bá ti di pé ó ń lọ wájú o à ń dàgbà sí lójoojúmọ́ o àti wá ń dé àwọn ààyè kan nílé ayé òye á wá bẹ̀ sí ní yé wa pé àti wà láyé nígbà yẹn a ti lè sọ pé bàbá ni ìyá ni ní àwọn àkókò táwa ò mọ kan tí nǹkan kan ò yé wa yẹn ìkòkò omi tí a gbé wá tó jẹ́ pé omi tó wà nú ẹ̀ ó tòrò síbẹ̀ níbo ni wọ́n gbé sí àwa gan ò ní lè dáhùn láwọn ìgbà kan láwọn àyè kan a lè dáhùn
awon wo lo ni

ìbéèrè yẹn tí wọ́n lè bá wa dáhùn ẹ̀ àkọ́kọ́ làwọn tá a tara wọn jáde àwọn ló lè kọ́kọ́ fi ìdáhùn sí ìbéèrè yẹn torí àwọn ló mọ ìbẹ̀rẹ̀ wa àwọn ló yé bí wọ́n ṣe mú wa wá sáyé tán bá wa kọ́kọ́ béèrè lọ́wọ́ wa pé níbo ni kòkò yẹn wà tí ọlọ́run ọba pọn omi tó tòrò sí wá yẹn ń bo ló wà gan àwọn gangan ló lè kọ́kọ́ dáhùn ìbéèrè yẹn torí àwọn ló mọ ìbẹ̀rẹ̀ wa àwọn ló ṣojú wọn nígbà tá a délé ayé yes ìyẹn ìbéèrè àkọ́kọ́ tí mo béèrè pé níbo ni wọ́n gbé sí nígbà tí ó bá wá lọ sàá tó dé àwọn ààyè kan ta ti wá lè sọ pé pàtó ibi tó wà ní ta ti lè wo wípé ọ̀gangan ibi tí wọ́n gbé sí lélẹ̀ yìí ibẹ̀ yẹn ganan gbé sí ẹ lọ bẹ́ẹ̀ yẹn tẹ́ ẹ bá débẹ̀ yẹn ẹ rí i ń gbọ́ gangan ibi tán gbé sí bẹ́ ẹ bá débẹ̀ níbẹ̀ náà lẹ máa ba nígbà tẹ́ ẹ bá ti lè mọ̀ yẹn ó wá kù sí ìbéèrè kejì ìyẹn ló mú wa lọ sínú ìbéèrè kejì kí dẹ̀ ni ìbéèrè kejì yìí náà ni ta ni ó ń ṣe aláàbò ẹ̀ ǹjẹ́ wọ́n tiẹ̀ ṣaláàbò lé lórí rárá àti rárá ìbéèrè ṣe tún mọ àwọn tó tún lè dáhùn ìbéèrè yẹn làwọn tó tún bí wa sáyé báyìí àwọn ló lè dáhùn ìbéèrè yẹn àbáwọn tá a dàgbà sí lọ́wọ́ ni wọ́n lè sọ pé bóyá ààbò tó péye wà ń bẹ̀ ààbò tó péye wà ń bi tí wọ́n gbé kalẹ̀ sí ṣé kò máa yà yín lẹ́nu nígbà tí ẹnìkan gba ọmọ lọ́wọ́ ẹni tó bímọ ọmọ kì í ṣọmọ tiẹ̀ ọmọ bí ọmọ àbúrò tó sì gbé ọmọ náà lọ wo àkọsẹ̀jáyé lẹ́yìn ẹni tó bí ọmọ fúnra lára gangan láì sọ fún wọn pé mo èmi o bàbá óyá àbúrò mi tẹ̀lé mi a fẹ́ lọ wo ohun tọ́mọ yìí gbé wá sáyé jẹ́ ká jọ lọ ó wá gbé ọmọ lọ lẹ́yìn wọn báyìí ó lọ wo àkọsẹ̀jáyé ó wá tún padà wá gbé ọmọ fún àbúrò ẹ̀ ó wá sọ fún pé alágbájá mo ti lọ o mo ti bọ o mo ti lọ wo àkọsẹ̀jáyé ọmọ yìí wọ́n ní ó dáa wọ́n ní ọjọ́ iwájú ẹ̀ ṣe kinníkan kò sọ ohun tí iyì ẹni tó lọmọ gan ò sí débi pé kó béèrè pé àǹtí ẹ̀gbọ́n mi kí ni wọ́n sọ wọ́n lọ́jọ́ iwájú dáa kí ni gangan tí wọ́n sọ ń bẹ̀ kí ni wọ́n sọ dẹ́ kí ni wọ́n ní ká ṣe ó wá dẹ̀ sọ torí ó sọ ó ní gbogbo nǹkan tán ní kán ṣe ó lóun ti ṣe é na wọn ò béèrè pé kí ni wọ́n ní kán ṣe tí ẹ dẹ̀ ti ṣe now ohun tẹ́ ẹ ṣe báyìí bóyá ihun tó lòdì sí ọjọ́ iwájú ọmọ yẹn gan ni láti má lè jẹ́ kó rọ́nà lọ àbí láti má lè jẹ́ kó jẹ́ èèyàn wọn ò béèrè iye wọn ò sí débẹ̀ ọmọ wa ń dàgbà ó ń dàgbà sí ó wá ń dojúkọ àwọn ìṣòro kan lóríṣiríṣi o ọ̀nà wa lọ bó ṣe yẹ kó lọ o ọmọ wa ronú kan ọ̀rọ̀ tí bàbá sọ létí ẹ̀ nígbà kan rí pé ẹ̀gbọ́n òun ló gbé ọmọ lọ síbi tí wọ́n ti lọ wo bó ṣe máa jẹ́ nílé ayé ẹ̀gbọ́n kẹ̀dẹ̀rẹ́ ọmọ wa béèrè lọ́wọ́ bàbá pé ẹ̀gbọ́n sà nígbà tí nǹkan bá ìṣẹlẹ̀ kí ló dé tẹ́ ẹ̀ béèrè ìyẹn tó ẹ̀gbọ́n yín ṣe lé òun lórí ní ìgbà yẹn ṣe ti wá rí bí nǹkan ṣe ń lọ báyìí ṣé nǹkan lọ bó ṣe yẹ kó lọ ń sìn ṣé bó ṣe yẹ kó máa lọ rèé ẹ kùnà ẹ ò béèrè ìgbà yìí ni iye bàbá ṣẹ̀ṣẹ̀ wá sọ wípé òótọ́ lọmọ yìí sọ ṣùgbọ́n nǹkan ti ń bọ́ sórí lọ wẹ́rẹ́wẹ́rẹ́ kò pẹ́ sí àsìkò náà nígbà tí bàbá ọmọ gan jáde láyé wọ́n wá fọ mọ́lẹ̀ sáyé káre ṣé ẹ ti rí bẹ́ẹ̀ yẹn pé ìkòkò tí wọ́n pọnmi sí tó tòrò dáadáa tọmọ ń gbé bọ̀ ń jẹ́jẹ́ tiẹ̀ wọ́n ti wá lọ báyìí wọ́n ti lọ tiwọ́ bọ̀ ààbò gan ò sí níbẹ̀ kò ní torí ká ní pé ààbò wà ń bẹ̀ wọn ì bá má ti ráyè tiwọ́ bọ̀ òun ni mo ṣe ń sọ wípé ta ni ó ń ṣe aláàbò ẹ̀ now tí wọ́n bá ṣaláàbò ẹ̀ dáadáa ẹnìkan ò lè wá ru omi yẹn tó ti tòrò kò possible bóyá ń ṣe ń ṣí ẹ̀rọ rédíò yín àdàbà 88.9 fm náà lè ń gbọ́ o àsìkò mi lórúkọ ètò tó ń lọ lọ́wọ́ báyìí
dayo olowo kan de loruko temi se ri koko to mi wa nu eyi gan o gba amojuto bi mo se nso ibai ni yi opolopo se ma ma si pe ah ta lo mojuto todo un gan bawo gan bo ni todo elomi gan o ti e mo bi to wa bayi now awon kan gan ti won se nsa bi ya mo nsin eleyi ti won ti omo gbe wa jeje gan awon gan o le so pato tori obi mi ko se leyi to kan o ti oro ti won bi pe ati bi o ati alagemo ti bimo e amo jo de ku so wa alagemo e omo ri mu ko ri mu o la o lu ko kan se leyi to kan won o koju awon kankan e ko ta won ba ya ti ri ounje ojo ti won je yen iba wu omo ko ma ri mu iba wu omo ko ri mu o se leyi to kan awon ti won won ni mo waye temi ni o na waye ti e sugbon mo ma so kini kan bo ba ti se en to ba fi gba malu mama reti malu o gege bi obi to ba ti sare pe o fe gba malu lojo waju ta koko yen ba ti wa de ma ti e reti malu kankan yes tori ti won o ba ri malu fun o ma binu ohun to ti like ka ni pe o ti mura pe mo ti sise malu sojo waju malu mama wole lo ni gbogbo ona ni orisirisi nkan lo mama wole ehe sugbon nigba to ba ti se mama reti e tori ikoko ti olohun ba pon mi to toro si ti won gbe wa yen se boju yin ni o se nigba ti won ti wo bo nigba teyin o salaabo le lori ibere to tun wa tele ni pe iru eyan wo lo ti wo bo ibere ni Check him out on ye. Hello, me, tia, toro, lati, bere, titi, to fi dagbani. Won, ababa, tia, abalagbato, won, shi alabo, lori, koko, tia. Won, o, jekin, kankan, o, she, koda, o, minye, bo, she, walati, bere, lo, toro, si, be, gan, ko, ruri, he. O, fun, alara, bae, lo, wa, jeka, won, iru, kiru, obe, wo, wala, wala, wati, wo, bo. O mo se bere pe ta lo ti wo bo Iru eyan wo lo le da omi aye eniyan ru To tun le mu ki o toro pada Se mo po le toro eh bo ba daru o ma n toro eyin o ma wo ni Ti e ba lo si odo kan ti won tin pon omi Ti won ba pon omi yen titi to ba kan le won ni o ti ru ti won ba wa ni suru fun to ba tun pada wa se die o a tun di pe o soro pada omi yen ma tun toro de bi pe o ma ma mo lolo ni mo so mo ni omi aye elomi oru lati ibere ni gere to ti ni iyawo iyawo ti wo bo lomi aye ti e ba ru nitori pe ko bere ko se wadi to ba de se wadi ko farabalẹ iyawo to fe o lo domi aye ti eru lo ti wo bo o ti wo bo ju omi aye ti e toro ba latodo awon obi e titi ninu koko to wa titi to fi ni iyawo ni sugbon ni gere to ti wonu gbe iyawo to lo n gbe lomi aye ti e daru bẹ́ẹ̀ náà lórí sí obìnrin mìíràn àwọn obìnrin kan wà tó jẹ́ pé àwọn aya kan wà jẹ́ kí n lò bẹ́ẹ̀ pé àwọn aya kan wà kò dàrú láti ilé wọn wá wọ́n gbé wá ni tán fi wọlé ọkọ wọ́n délé ọkọ tán ló dàrú o wọ́n bá ti wọ́ bọ́ gbogbo ẹ̀ lójúmọ́ kàn ṣáà rádá kò lè sọ pàtó ohun tó ṣẹlẹ̀ ṣé kí n má tàn ọ́ kì í ṣe gbogbo ẹ̀kọ́ ló wá láti ọwọ́ ọkọ ó lè má jọkọ gan ló ti wọ́ bọ̀ ọ́ nísàn-án àmọ́ kó jẹ́ pé
awon ti o fe koko o je eyan awon ti won o fe koko gan o laluyo awon ti won o fe ki oko o rowo mu ni won ti ara oko ba o fa na do mi yen ru obi si omo emi ti ti so yen saju o le daru omi yen gan le o le ru latowo obi ara won obi tinu won inu omo gan bi ta ninu e bi ohun ohun lo bi o da ma je ko ye pe inu e bi ohun o le ma so fun sugbon a mo si ninu a mo ninu ti e pe inu omo yi n bi ohun a de be si ni mu ona e a de be si ni yi a ma yi a ma yi a ma mu ona e a de ma daru omi to wa nu koko to toro yen a be si ni fi orisirisi lati daru ati ati ri debi pe gan won da omi ru won tun fo ikoko sotan afowo fa yes eleyi lo fe da ben popo ju die awon kan wa to je pe ko kan si lati bere aye won omi won to wa nu koko won o toro si be ni yes igba ti won tun wonu igbeyawo o duro si be ni sugbon afowo fa bayi ni o wa mu ki gbogbo nkan o yiwo fun apere nigbati o wonu igbeyawo ko daru sugbon lojiji boya ore kan lo pade abi awon egbe kan lo darapo mo lawon niyan ti wo pe se bawo lo se wa je ni yi nikan e wo ru koko to ye ni yi gbe dani to mi to wa nu e toro bi eleyi ko le ri be laarin wa o ta lo ma se ranka dede fun eni to n bo ti o lokun lorun ikoko to lo n gbe dani atomi to wa nbe e je ka gba nkan ka daru bo se wo arin won ni gbogbo nkan yiwo yes tori o n babo werewere afowo fa niyan elomi wa to je pe ka ma kegbe ko ti e si ninu oro ti e egbe kegbe ko ba lara mu sugbon wo wipe lagbaja nse emi na gbodo se afowo fa niyan o ehn bo se ri niyan e wa je ka wo omo le iwe ta ran ni le iwe bayi to de le iwe to ko ti o foju si nti baba ati ya ran lo se ni le iwe to je pe egbe kegbe n lo lo ko se ka so pe omi aye ti e o ti toro nu koko ti won gbele lowo latorun wa de le iwe e ngba to lo n darapo mo awon egbe kegbe abi to je pe oto ni nkan to lo n moju to ngba to de le iwe gbogbo e ba daru omi aye e to toro lo ba yi pada ni o ba toro mo lo ba daru be na lori so mo se lo be tori akoko wa o lo gan ogun nibo lo ti pon ibere

ẹlòmí nígbà tí wọ́n bá da ti ẹ̀rù tán wá tún dominú ẹ̀ dànù wọ́n bá wá pọ̀npọ̀n kúpọ̀n síbẹ̀ ìpọ̀n kúpọ̀n báyìí wọ́n wá pọ̀n sínú ibẹ̀ fún ṣótán láàrin ìṣẹ́jú díẹ̀ báwo ló ṣe dún sétí gbọ̀yìn fún talẹ̀ 08162519991 nọ́mbà tó wọlé sí

0: oui.
1: Ese pupo sa. Januari sele, Januari sele. E lo sa tun se o.
0: Na o ti lo, o ti lo, o ti lo ma le lomi.
1: Ah.
0: O lo le
1: ti mo. Ah.
0: O de bi mo e ko fun mi.
1: Eh. O da.
0: E se sa.
1: Ko si wahala. Hello, talo wa nbe o.
2: Eh, Felix la to baile to boy mo si ori man.
1: Yes sir.
2: Eh, mo itu se se la le to kidi to su pe wu mi kidi kidi ni. Eri oro yi to to bri mi za fara we, za fara we egbe to da le kiri awon ta le mo oko, oko ni to jo lojumo.
1: Eh, se ku ko sir.
2: Eri obiri mi awon ile oko. Afara we ore to kokiri. Ore ri a ojo ile ni ko lo fe duro ti. O se wa lo mi lo. O mo bo se se ni owo lo ta ti o ma ta le mo oko. Oko le jowo lojumo. Dile. Eri pe o pe se ona beji.
1: Beni beni o lo o lo o fe gan o fe.
2: O ku bana we eyan.
1: E se.
2: Afara we lo soju kokoro du kokoro.
1: E se gan. 08162519991. Hello, talo wa nbi o mo fe gba ipe bi meta si. Ah, wa niyan.
3: Ijise la taro.
1: Yes. Joge.
3: Oro la le mo la le yo.
1: E se.
3: Ngo awon to sisi gege ba ni se se yen. Won ti po mi gbo ti o da won ti po ti ti e. Omo ti o da to gbo wa igba ti o fara bale. Da ni won ti po mi e wisi.
1: Hello, talo wa nbe o.
4: Allah salam ko pele yin sir.
1: Yes sir.
4: Oruko temi ni Temi Alasola ti drop akoko.
1: Baba, bawo lo se dun se ti gbo yin ni papapa o.
4: O ti po ju. Nkan ti emi confessor lori gbogbo oro ti e so yin.
1: Yes sir.
4: O ni pe o se ni ti o ba wi. O dabi oro Olorun ni.
1: Okay.
4: Ateni to so atawon to gbo ko se ni ti o
1: gbogbo wa ni. Ko si yo eni kankan le.
4: Ṣùgbọ́n ọ̀rọ̀ tí mo fẹ́ sọ níbẹ̀ ni
1: pé
4: omi ayélujára tó ń tò.
1: Nǹkan
4: mẹ́ta yìí lórúkọ Jésù kò ní bàjẹ́ o.
1: Àmì.
4: Ayé, èṣù àti ẹ̀ṣẹ̀.
1: Ní
4: bàjẹ́ lọ́wọ́ wa.
1: Àmì.
4: Àti Ọlọ́run ti pọnmi dáadáa náà fún wa láti ọ̀run wá. Àní fọwọ́ ara wa bàjẹ́ o.
1: Àmì.
4: Èṣù ò dẹ̀ ní bàjẹ́ lọ́wọ́ wa.
1: Ẹ ṣé púpọ̀ sà.
4: Ayé ò dẹ̀ ní bàjẹ́ lọ́wọ́ wa.
1: Àmì.
4: Ọmọ Lásọ láti lọ́ọ̀kà gbogbo ẹ̀ṣẹ̀ ká sùn rẹ̀ o.
1: Ẹ ṣé o. O ku ipe kan. Hello, ta lo wa nbe o?
5: Olukoju lati oka koko.
1: Ni papapa o.
5: Eh baba kọlọ ko ran lọwọ.
1: Ami.
5: Eto nla le gbe kale leni.
1: E se o.
5: Adura ogbon ti e fi n gbeto na kada ogbon na ni je baje o.
1: Ami.
5: Be se n bu mi ogbon sinu aye olukuluku. Bakan na ile yin Olorun abọ ogbon si o.
1: Ase o.
5: Afojuwe ati.
1: Eh, o ja, o ja. Hello, ta lo wa nbe o?
6: Akale sa.
1: Ni papapa o.
6: Orúkọ mi ni Michael Jomuja láti ìlú Ìṣù Àkókò.
1: Mo ń gbọ́ yín sà.
6: Ọ̀rọ̀ tẹ mú wá lálẹ́ ọ̀rọ̀ ńlá gidi.
1: Ẹ ṣé púpọ̀ sà.
6: Ọlọ́run a máa fún yín lọ́gbà àti ìmọ̀ àti òye náà.
1: Àmì.
6: Ẹ ṣé gbọ́ sà.
1: Ẹ ṣé. 08138550388 nọmba àtọ̀dọ̀ mi gangan nìyẹn. 08138550388 nọmba mi nìyẹn. Àbí lórí àwọn ìtàkùn ayélujára lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook Dayo Olówó Kandé àsìkò mi. Ẹ ṣé púpọ̀ mo mọ rírì yín. 08138550388. Ẹ já máa lọ lé wẹ́rẹ́wẹ́rẹ́ o. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo àwa tí a jọ mú titi alẹ́ yìí wá sí ti gbọ́ yín. Amojú ẹ̀rọ. Ẹ ṣé púpọ̀ púpọ̀. Ọlọ́wọ́ Button ẹ ṣé o.
7: Kò ṣe wà dá máa ń dùn tó ń bọ̀. Ó wá dọ̀wọ́ ẹ̀.
1: Mo mọ rírì yín. Ohunkóhun yòówù tẹ́ ẹ bá fẹ́ bá wa ṣe, ẹ fẹ́ bá wa dòwòpọ̀ ni, ẹ fẹ́ pè wá sóde ayẹyẹ ni, ó lọ́rọ̀ kan tàbí méjì tẹ́ ẹ fẹ́ bá wa sọ.

0: ó mà ti dé o, ó ti kóhun ọ̀lú. Part and part, oríṣiríṣi sọ́là ló kọ́lé. Part and part.
1: Part and part tun ti de pẹlu the best solar energy supplier 201,999 naira.
0: Ẹ wa ra solar to ma gbe gbogbo ile yin
1: ati TV ati fan ati nota won mo ma fi kawe pẹlu gbogbo eroja le to ku be
0: ni oni 310,999
1: tun be
0: to ma da won eroja yin fun wakati to po
1: best le yi tun gbe free time be pẹlu just 1 million naira na bo
0: baka na ni part and part tun de pẹlu CCTV
1: leyi te ma fi wo ile wo office wo bi ise tabi gbogbo adugbo
0: lori phone yin for security purpose
1: e wo
0: promo lọ́wọ́ báyìí o
1: just 53,999
0: fun tòní 2 kámẹ́rà
1: ṣùgbọ́n just 32,999 naira
0: fun tòní kámẹ́rà kan
1: ẹ máa bọ̀ ní new office part and part
0: tó kalẹ̀ sáàrin yellow house rekabi
1: àti wema bank ló bá adéṣídà road àkúrẹ́
0: telephone 070-6642-3064
1: tó ẹ kú dédé àsìkò yìí ibi fíofíó láti bá igi ọ̀gá wó ibi ṣàkátá pàrà láti bá wọn ọ̀rọ̀ àgbàṣanko
0: gbogbo àwọn nǹkan tó ṣe pàtàkì tọ́mọ ènìyàn ń lò ní sáàtà wáyé
1: ní pàtàkì ọ̀rọ̀ sólà àti fóònù àti frisà àtàwọn nǹkan míì tó ṣe pàtàkì torí ẹ̀ la ṣe wá gbé part and part tó jẹ́ olóòtú fún gbogbo nǹkan wọ̀nyí wá sórí ètò láti wá sọ àwọn nǹkan tí wọ́n tún kó dé fara ìlú.
2: Ilé tí a kó dé ni pé tẹ bá ṣe ń ra laptop àti fóònù bíi Samsung bíi Itel bíi Tecno Infinix lẹ́wọ̀ máa gba fans lọ́fẹ̀ẹ́. Laptop tó bẹ̀rẹ̀ látòrí bíi 80,000 naira that is 79,999 sí 120,999 sókè sókè bẹ́yẹn àti àwọn brand new phone tó bẹ̀rẹ̀ látòrí 89 sí àwọn bíi 30,000 40,000 gbogbo ẹ̀ ló wà lọ́dọ̀ wa. Ìyẹn ò tún wá tọ́ sí ibẹ̀ o, a ní solar CCTV cameras látòrí 25,999 àwọn solar CCTV cameras ẹ single lens double lens triple lens four lens gbogbo ẹ ló wà. Àgbẹ̀ solar ice block machine wa gbogbo package tó máa lo battery kẹ́ tó máa fi sọ bíi ní bíi 1,999,000 tó máa ṣe bíi 50 blocks 80 blocks other blocks tó ń lo oòrùn directly ní the NEPA. Lórí àwọn solar systems wa a ní ilé alábọ́dé tó jẹ́ fáwọn student tó jẹ́ pé a ní ní 150,000 naira tí wọ́n lè lò fi gbé laptop wọn bá fi lè gbé fan wọn. A tún wá ní tó yẹ pé ó tún ní bulb kò sí pọ́ mọ́ ń lọ ilé ìwé kò ní ná wọ́n tún lè yọ lọ library wọ́n lè gbé kiri. So kò sí ẹsẹ̀nsì pé mi ì rí iná kàwé mi ìyẹn 150,000 naira ni. A tún wá ní ilé tó yẹ pé myself and my family oní 250 wà oní 300,000 wà oní 500,000 wà ní solar. Ní láti dúró de normal part and part multipurpose multipurpose lórí laptop lórí solar lórí phone.
1: Ẹ jẹ́ kí àwọn èèyàn mọ ibi tẹ́ ẹ kalẹ̀ sí.
2: A wà ní number 40 freezer ó wà ó depend lórí site freezer yẹn ìyẹn tó bá ń lo freezer méjì ó lè lo ṣe ilé ìtajà freezer kan ẹ rí oní 1,000,000 naira. Ẹ ló ní 800,000 tó máa gbé freezer yín. Even ẹ máa ló ní 600,000 tó máa gbé freezer yín. Tẹ bá dọ̀dọ̀ wa, a ó sọ fún yín bẹ́tà. Tẹ bá ní ìṣù pẹ̀lú sólà yín, ẹ lè kàn sí wa. A wá bá yín wò ó. A mọ àwọn nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe. A tún máa ń ṣe swapping and ṣe upgrading. Ẹlòmíì

0: Ìrasúlà kan tẹ́lẹ̀ tó wá ń lọ tí ò gbé tó bá pè wá àáwò àọba upgrade ẹ̀ àádówó kékeré mọ àfi gbé ńlá gbogbo kò tá ń sọ̀rọ̀ yìí àtórí láptọ̀pù àtórí sólà àtórí fóònù even tẹ bá fẹ́ ṣe repair fóònù yín láptọ̀pù yín ẹ máa bọ̀ tó ara wọ́n bá yín ṣe ní number 49 part and part complex tó wà láàrin wema bank branch àti rikabi mouse ó jẹ́ yellow upstair ọ̀bàdé ṣìdá.
1: Tó kò ní ju báyìí lọ fún ti àkókò yìí. Tomogun Olubunmi lo ko temi ese pipo.
2: Ṣade kù sí ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí titun.
3: Màámi.
2: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
3: yẹn. Hypo kẹ̀.
2: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
4: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
5: Guy, why you dey smile like this? Wetin happen?
6: Cause I don't win trip to go abroad.
7: You too could win in the Goldberg Back to Bar promo. Visit any participating outlet, buy two bottles to win instant prizes and the chance to win a trip abroad to watch the Super Eagles play. Terms and conditions apply. Goldberg, the gold standard. Not for sale to persons under the age of 18. Drink responsibly.
8: For number one radio, Adaba FM, 88.9, Akure.

0: àjò rẹ fi wọlẹ̀.
1: Ayé ayé o.
0: Ìtẹ́gbẹ̀ lọ́wọ́ ẹ.
1: Orúkọ Jésù.
0: Tó fi ń wù ẹ bí olófo.
1: Kábíyèsí o.
0: Ìtẹ́gbẹ̀ lọ́wọ́ ẹ.
1: Jésù.
0: Tó ní gbèsè òfin jìnà sílẹ̀.
1: Ayé ayé Ọlọ́run o.
0: Ìtẹ́gbẹ̀ lọ́wọ́ ẹ. Tó fi ń fìkan díkan.
1: Kábíyèsí o.
0: Ìtẹ́gbẹ̀ lọ́wọ́ ẹ.
1: Jésù.
0: Tó ṣiṣẹ́ bí erin jẹjẹ rírí.
1: Jésù.
0: Ìtí wọ́n gbà lọ́wọ́ ẹ.
1: Jésù.
0: Tí ilẹ̀kùn fi tì mọ́.
1: Jésù.
0: Àdá padà báyọ̀.
2: Jésù.
0: Tí ọwọ́ rẹ̀.
1: Tẹ̀wọ́ o.
0: O tó gbà lọ́wọ́ ẹ.
1: Orúkọ Jésù.
0: Tó fi ń nàkà tẹ́kọ̀ tó rí mi.
1: Ayé ayé o.
0: Ohun Ọlọ́run Jehovah rẹ.
1: Bẹ́ẹ̀ni o. Àdá padà.
2: Jésù.
0: Ọwọ́ afúni ni Bíbélì pè ọ́.
1: Ó yẹ sọ.
0: Kò sọ pé wàá máa tọrọ. Ó ní ìwọ yóò máa fún orílẹ̀-èdè.
1: Ó yẹ.
0: Àbí bẹ́ẹ̀ kọ́.
1: Bẹ́ẹ̀ni o.
0: Ó ní ìwọ yóò máa wín orílẹ̀-èdè púpọ̀. Ìwọ kì yóò sì tọrọ.
1: Ó yẹ.
0: Ó ní ìwọ yóò máa jẹ orí. Ìwọ kì yóò sì ṣe.
1: Ó yẹ.
0: Bíbélì ló wí bẹ́ẹ̀.
1: Bẹ́ẹ̀ni o.
0: Ọ̀rọ̀ Ọlọ́run ni.
1: Bẹ́ẹ̀ni.
0: Akọ́ nípa tìrẹ ni.
1: Ó yẹ sọ.
0: Ta ni òjì ó ṣe mọ́ ọlá.
1: Kábíyèsí o.
0: Èé.
1: Orúkọ Jésù.
0: Ohun tí ẹlẹ́yẹ gbà lọ́wọ́ ẹ.
1: Orúkọ Jésù.
0: Ojú oorun ni.
1: Bẹ́ẹ̀ o.
0: Àbójú ayé.
1: Bẹ́ẹ̀ o.
0: Ìbálòpọ̀ ojú ayé ni.
1: Ó yẹ sọ.
0: Àbí tojú oorun.
1: Kábíyèsí o.
0: Oúnjẹ ojú ayé ni.
1: Ayé ayé.
0: Àbí tojú ọ̀la.
1: Adẹ́niwáyé o.
0: Bó o ti sàmì.
1: Àlódà padà.
0: Nawọ́ rẹ dáadáa.
1: Ó jẹ́ nawọ́ ẹ.
0: Aṣọ àánú tó fún oògùn bọ́ lọ́rùn ẹ.
1: Orúkọ Jésù.
0: Aṣọ ẹ̀yẹ. Aṣọ ẹ̀yẹ.
1: Bẹ́ẹ̀ni.
0: Aṣọ iyì.
1: Aṣọ iyì.
0: Aṣọ ọlá. Tí wọ́n fún oògùn bọ́ lọ́rùn.
1: Jésù.
0: Lójú ọ̀la.
1: Jésù.
0: Àbójú ayé.
1: Yẹ́sà.
0: Nígbà tó fẹsẹ̀ kọ́. Tí wọ́n yọṣọ lọ́rùn
1: ẹ. Kábíyèsí o.
0: Nígbà tó sẹ̀. Tó yọṣọ lọ́rùn ẹ.
1: Ayé ayé o.
0: Ìgbà tó sẹ̀. Tó yọṣọ lọ́rùn ẹ. Òní ni kò dọ̀la.
1: Yẹ́sà.
0: Adá aṣọ rẹ padà.
1: Yẹ́sà.
0: Ọ̀rọ̀ Olúwa wúgbọ́.
1: Yẹ́sà.
0: Wọ́n gba aṣọ lọ́rùn Jósẹ́fù. Aṣọ alárabarà.
1: Bẹ́ẹ̀ni.
0: Wọ́n gbà lọ́rùn rẹ̀. Wọ́n fi yí ẹ̀jẹ̀.
1: Jésù.
0: Aṣọ ògo rẹ tó fi yí ẹ̀jẹ̀.
1: Orúkọ Jésù.
0: Ee.
1: Kàyẹ̀yẹ̀yẹ̀yẹ̀.

0: abese o
1: loju ala
0: yes
1: na wa re o
0: o je na wa o
1: eni ni kodola
0: oru ko yes
1: eni ni kodola
0: oru ko yes
1: o ya ju o si la
0: yes
1: ẹnà wọ́
0: ọjọ́ lọ́wọ́
1: èpè tó ní òṣìṣẹ́ kánò mí máa jẹ
0: orúkọ jésù
1: fọ sókè èpè yà ń jábọ́
0: àbígẹ́
1: ìwọ ìyá yìí n tí wo sọ ó dẹ̀ kò mú lọ́kùnkún
0: ká
1: ẹbí ẹsẹ̀ lẹ̀ èpè tó ní ìṣiṣẹ́ lẹ̀ kánò mí ò ń jèrè iṣẹ́ mi ẹlò
0: àìsà
1: ọ̀gá ọ̀gá àwọn kan wà mí olúwa sọ pé nígbà tí ọ̀rọ̀ bá dé fún ọkọ wọn ni ọ̀tá fẹ́ pa wọn
0: kábíyèsí ọlọ́run
1: ọkọ wa lọ fẹ́ ìyàwó
0: kékeré
1: ìyàwó yẹn ni ó wà máa di ọ̀rọ̀
0: ìyàwó tuntun
1: iṣẹ́ tí wọ́n ṣe
0: kábíyèsí ọlọ́run
1: ẹ máa gbé ẹsẹ̀ ìyàwó ni ó dúró ní ọjọ́ wẹ́dì ọmọ tó wà
0: lára bí
1: ẹ máa fò sókè
0: èpè tó ní ìṣiṣẹ́ lẹ̀
1: kálọ̀ mi ò jèrè

0: ọmọ ìjọ mi rí
1: mi
0: ọmọ ìjọ mi rí mi ó dẹ̀ kọjá lẹ́gbẹ̀ẹ́ mi kò sì kí mi
1: ayérayé o
0: mo bá pè é lágbájá
1: lágbájá o
0: sóòrí mi ni àbó ọ̀dá mi mọ̀ ó ní
1: àdádì
0: mi ìṣe ní dayímọ̀
1: máa mi ìṣe ní dayímọ̀ kẹ
0: kẹrin nínú òkùnkùn
1: mo dayímọ̀
0: pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń tàmùrégé
1: ká bẹ̀ṣẹ̀ o
0: ó wá bẹ̀rẹ̀ sí ní tirú ẹsẹ̀
1: ó demonstrate
0: ó demonstrate
1: ayayayaya
0: bí mo ṣe ń tàmùrégé
1: ayérayé o
0: ó ní bẹ́ẹ̀ ṣe ń tirú ẹsẹ̀ ó ń da yín mọ̀ dáadáa
1: ká bẹ̀ṣẹ̀ o
0: èmi dẹ̀ kú ọ̀wájú ẹ̀ a fi ṣe bí eré
1: yẹ́sà
0: èmi ò dẹ̀ gbàdúrà
1: ká bẹ̀ṣẹ̀ o
0: ìjì ẹ̀sán kankan
1: rárá o
0: àṣọ ọlọ́run ọjà
1: jésù
0: àṣángẹ́lì máa jà
1: jésù
0: ẹ̀sà
1: yẹ́sà
0: ọmọ kan ṣoṣo lóbì
1: ká bẹ̀ṣẹ̀ o
0: kò pé méjì
1: ọmọ kan ṣo
0: ó ń ti skul bò
1: yẹ́sà
0: ẹ̀sà
1: sà
0: ó ti sáfù tán bó ṣe ń bọ̀
1: yẹ́sà
0: lẹ́sẹ̀kẹsẹ̀
1: ká bẹ̀ṣẹ̀ o
0: ó fẹ́ sọdá títí
1: yẹ́sù
0: pẹ̀lú aṣọ kọ́pà lọ́wọ́ mọ́tò kan ti ṣépè fún
1: ayérayé o
0: ó dẹ̀ clear rẹ̀
1: jésù
0: ó rún ẹsẹ̀ rẹ̀ méjèèjì
1: ká bẹ̀ṣẹ̀ o
0: wọ́n gé ẹsẹ̀ rẹ̀ méjèèjì
1: àdániwáyé
0: títí débi orókún
1: jésù
0: orókún méjì ló ṣẹ́kù fún
1: ayérayé o
0: ẹsẹ̀ ló fi rìn lọ skul wíṣì àná fi gbé wálé
1: mo fi gbé padà sílé o
0: mo wá bèrè mo wá lọ kí wọn
1: yẹ́sà
0: mo ní olúwa kí lélẹ̀ yìí
1: ká bẹ̀ṣẹ̀
0: olúwa ni wọ́n gbàdúrà fún wọn mo ní kí lóde ó nítorí pé
1: yẹ́sà
0: ẹsẹ̀ ìyá
1: ká bẹ̀ṣẹ̀ o
0: lábẹ̀wò lára ọmọ
1: ẹsẹ̀ ìyá rẹ̀
0: a ó bẹ̀ṣẹ̀ bàbá wò
1: lára ọmọ
0: láti ìran kìíní
1: bẹ́ẹ̀ni o
0: dé ìran kẹrin
1: ó yẹs
0: ẹ̀yin èyẹ fò sókè
1: yẹ́sù
0: èpè tó torí ìyá mi jà mí
1: yẹ́sù
0: èpè tó torí bàbá mi jà mí
1: èpè tó torí bàbá mi jà mí o
0: jáde lu orí mi
1: jáde lu orí mi o
0: ẹ máa fò níbi tẹ bá wà
1: ká bẹ̀ṣẹ̀ o
0: èpè tó torí ìyá mi jà mí
1: èpè tó torí ìyá

0: January.
1: January.
0: Amen.
1: Enjoy àwọn tó ra cement.
0: Yes, sir.
1: Ṣùgbọ́n ṣe wá kúrò mí.
0: Ẹ mo wá sọ fún Ọlọ́run, mo ní kó bá mi kọ́ ilé yẹn parí tiwa yẹn. Ọlọ́run dẹ̀ parí tiwa
1: bí jẹ́. Ẹ tún parí ẹ̀ lẹ́nu January 6.
0: Bẹ́ẹ̀ni sà.
1: Ẹ tún wá ra ilé ànọ́dá.
0: Tó wà lẹ́yìn ni ó ló àwa lòun fẹ́ ká ra, aláàlówó làwa lòun máa gbé dúró dé, ṣùgbọ́n a ti rà á báyìí.
1: Ẹ pàtẹ́wọ̀, ẹ kí ló ẹ̀dẹ̀ ń wò báyìí. Èèyàn wà ní December pẹ̀lú ilé uncompleted building tí ó lè parí fún 17 years.
0: Since 2007.
1: Ntẹ̀yìn wa lè ṣe láti 2007 tó dẹ̀ ṣe láàrin January 6. Kì í dẹ̀ ṣe pé wá tún ṣe, ó tún wá ra ànọ́dá ilé tí ẹnìkan tún ṣe tiẹ̀ tì. Abẹ́ni ẹ ti parí tiẹ̀ náà. Kó lè mọ̀ yàtọ̀ láàrin aládùúgbò àtẹ tí ò gbá ní o. Tẹ́lẹ̀ the same category ni wọ́n wà. Wọ́n àjọ parí ilé wọn ni. Bọ̀ nígbà tó rí ọ̀fẹ́ dórí tiwọn, wọ́n parí tiwọn, wọ́n tún ra tẹlòmíì tí ò lè dá parí. Bó ṣe ń pò lórí òkè
2: yìí,
1: let double grace work for you.
2: Orí ọ̀fẹ́ ṣe kó méjì ṣe
1: kọ́. Ó tún pè ní great mercy nìyẹn. Tún lọ ra mi.
2: Amen.
3: The Lord, orúkọ mi ni Mr. Ọlátúnjí, wá láti ìlú Ìkọ̀tún. Orí afẹ́fẹ́ mo ti máa ń sábà gbóhùn bàbá, bẹ̀tí mo máa ń sábà lọ sí orí òkè. Lótìítọ́, kí n tó wọnú ìjọ yìí ni mo ti lù sí ọkọ mi. Mo ń kó àwọn ọmọ yẹn kiri. Kí n tó tún wọnú ìjọ yìí lọmọ 19 years kú. Ìgbà tọ́mọ yẹn wá kú, mo wá kúkú máa ń wá sí orí òkè
4: yìí.
3: Mo wá ń gbà. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé látìgbà tí mo ti ń wà yẹn, Ọlọ́run ò jẹ́ kí nǹkan kan sí àwọn ọmọ mi lọ́wọ́ mi. Mo wá fi ọkàn tán ọmọ mi kan tó lọ ògbómọ̀ṣọ́ ló ti ṣetán. Ọmọ yẹn wá dé láti ìgbà tó parí school ẹ̀ tó parí university ńbẹ̀. Ó wá mú passport wá pé òun gba passport ní Abuja. Mo lù gba passport. Mo ní sòrò pé mo ní owó tí màá fi rán ẹ lọ sí ìlú Òyìnbó ni ló fi lọ ń gba torí kò ti lọ sí university. Ó ní òun ṣàgbá Sọlọ́run lọ́rùn. Èmi náà wá tẹra mọ. Tí mo ti wá sórí òkè yìí níbí, màá wá mú fọ́tò ẹ̀ dání. Màá bẹ̀rẹ̀ sí ní gbàjọ àpọ́mọ yẹn ti sọ. Ọlọ́run bá mi jẹ́ kí ìlérí yẹn wá sì múṣẹ. Ó tó stage kan bàbá wá sọ lọ́jọ́ yẹn pé gbogbo àwọn ọmọ wa tó bá fẹ́ lọ sí tó bá fẹ́ travel out pé ká mú passport wọn wá, wọn kò lọ sórí òkè. Ní tòótọ́, mi ì ní owó rẹpẹtẹ. Ó wá di December, mo lọ sórí òkè ní November. Mo wá sọ fọlọ, mo sunkún lọ́jọ́ yẹn pé mo sáà ti ń gbàjọ́ àyè ti pẹ́ pé kí ló dé kí travel ọmọ yóò bọ́ sí i tí ò bó ṣe wá di November yẹn tí mo lọ. Mo wá kúrò ńbẹ̀, mo ní tí n bá fi máa padà wá sórí òkè bóyá níbí ọ̀ lórí òkè ògbó pé kí ọmọ mi ti travel out pé màá wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ní ti tòótọ́ nígbà tó di January ọmọ yẹn dẹ̀ lọ sí UK.
4: Ó ti wà ní UK báyìí. Wọ́n mi gan ẹni pẹ́ dèrò UK o.
5: Ó yá dúró dáadáa. Àdúrà méje tòní.
6: The same prayer point for today.
5: Mo fẹ́ kó gbà tẹ̀.
6: I want to pray them with all your heart.
5: Prayer number one.
6: Àdúrà kọ́kọ́ o.
5: Gbogbo ibi tí wọ́n kọrúkọ mi sí fún ìparun.
6: Anyway, my name has been written for destruction.
5: Àti fún ẹkún.
6: Àwọn wíbi.
5: Wà á ní ẹ̀mí mímọ́.
6: Holy God.
5: Ẹ yọ orúkọ mi
6: jáde. Bring my name from there.
5: Ibi tán kọrúkọ àmọ́
6: ni sí. Let the Lord Nigeria stay.
5: Fún ìparun.
6: For destruction.
5: Fún àkóbá.
6: For implication.
5: Fún wàhálà.
6: For problem.
5: Ẹ̀mí mímọ́.
6: Holy God.
5: Ẹ lọ yọ orúkọ wa kúrò.
6: Àdúrà
5: kejì.
6: Prayer number two.
5: Ẹ pe Jésù lẹ́kọ̀ọ́.
6: Call the name of Jesus Christ.
5: Ẹni tí ń torí mi sáré ibi
6: kiri. Dada Sinoni Elda Sketa Fami
5: for you. Sí mi ò dẹ̀rí ti ẹrù.
6: Dada I'm never thinking of.
5: Ẹjọ́ pàdé ikú lọ́nà.
6: Let them be dead on the way.
5: Ẹni tó ń fi ọ̀sán àtòrú.
6: That person that day and night.
5: Sa eré àti pamílẹ̀kù.
6: He's running to make me cry.
5: Sa eré àti gbomi lójú.
6: Running to make me shed tears.
5: Ẹ pàdé ikú lọ́nà.
6: Be dead on the way.
5: Carry word. Jésù Kristi. Ẹgbọ́n tí wọ́n sọ. Àwọn tí ìbùkún wọn ń padà sẹ́yìn.
6: Those whose blessings are retrogressing.
5: Sí àwọn tí iṣẹ́ wọn ò lọ déédéé.
6: I thought that what you talk is
5: speaking. Ẹgbàdúrà yìí.
6: Pray this prayer.
5: Wà á porúkọ Jésù.
6: You shout the name of Jesus.
5: Wà á wá ní ẹ̀mí mímọ́.
6: Holy God. ghost of
5: God. Bami se ogun to fe pa mi la pasa
6: ye. Help me conquer the battle that will make me living
5: comes. Enikeni ti se badaru.
6: If you know your work as this guy,
5: mo pa la pasa.